0: dị ụjọ, fire aga school, fire agazi ụlọ akwụkwọ, anọdịrọ mma. Onye bụ onye ntụziaka na-agwa ndị isi ọchịchị obodo, udo dịrị nụ ndị obodo, udo dịrị nụ ndị Igbo. Ekela mụ n'ọzọ, ọya dịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịrị nụ mma n'abalị. Ụ na-akụ si wee ha m n'ọnụ n'obodo nke anyị bụ obodo Naịjirịa, udo dịrị nụ. Nne Chezona, na anyị anọ bụ ofu redio steshọn anyị nke bụ Isan Binoculars. Anụ onye na-ekwu okwu anụ a, afa mbụ, anya mele good news.
1: Ụdede woyi ezekwube ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwòlabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ Democracy Day. Àjọ NDLEA ti dáná sun egbògi olóró ní èyí tí owó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún 2.8 bílíọ̀nù owó náírà, ìyẹn 2.8 billion naira. Ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ohun tó burú lẹ́yìn tí ó ń kó ìdààmú bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀jọ̀gbọ́n ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ 12 ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ Democracy Day ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé, Olúbùnmi Túnjí Òjó, ó ní ó kéde ọ̀rọ̀ yìí ní èyí tí ẹni tí ó jẹ́ akọ̀wé ilé iṣẹ́ rẹ̀ gbẹnu sọ fún, ìyẹn Magdalene Ajani. Tí a bá rántí, a ó rí pé ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2018 ni ẹni tí ó jẹ́ ààrẹ ńgbà náà, Muhammadu Buhari, òun ni ó sún ọjọ́ Democracy Day yìí sí ọjọ́ 12 oṣù kẹfà, ní èyí tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ 29 oṣù karùn-ún ọdún ni wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n nígbà tí ó wòye wípé ìlàkàkà wọn mọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìjọba ara wa ní èyí tí yóò fẹsẹ̀ rinlẹ̀, tí ó jẹ́ wípé ọjọ́ 12 oṣù kẹfà ọdún, èyí tí gbogbo ayé mọ̀ wípé ìgbà náà ni adìbò èyí tí ó lámìlaka jù lórílẹ̀-èdè yìí, ni wọ́n fi sún ọjọ́ náà sí ọjọ́ 12 oṣù kẹfà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Athanatos Fasalius sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìlàkàkà ẹni tí ó jẹ́ ẹni tí gbogbo ayé mọ̀ wípé òun ló jáwé olúborí ní ìgbà tí wọ́n ń jà fún ètò ìjọba ara wa, èyí tí wọ́n pè ní June 12, ìyẹn olóyè MK Abiola, pé gbogbo ohun tí ó ń jà láti jẹ́ pé kó má ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí náà ló padà ń ṣẹlẹ̀. Ó wá ń sọ síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó jà fún nígbà náà ti àwọn tí wọ́n jàjàgbara wípé níṣe ni nǹkan ọ̀hún tó ń burú sí ní orílẹ̀-èdè yìí. Àjọ NDLEA ní orílẹ̀-èdè Nàìjíríà, abala ti ìpínlẹ̀ Edo, ti dáná sun egbògi olóró, èyí tí owó rẹ̀ tó bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀ lọ́nà 2.8 billion naira, ìyẹn 2.8 billion naira, ní ìlú Benin. nígbà tí ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń dáná sun àwọn egbòogi olóró yìí. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún àjọ NDLA Brigadier General Muhammadu Buba Marwa tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ kan náà sojú fún ìyẹn Sulaiman Ahmed Ningi ló sọ wípé ìgbésẹ̀ yìí fi hàn wípé orílẹ̀-èdè Nàìjíríà kò ní fààyè gbàgbàkúgbà pàápàá jùlọ látàrí àwọn ọ̀bàyẹjẹ́ nípa egbòogi olóró gbígbé. Bí ètò yẹ àìsí ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ti ń rinlẹ̀ sí, ó ń jẹ́ kí àwọn ọmọléèwé kéékèèké máa dààmú àti wípé ewu ńlá ni fún àwọn ọmọ náà. Àwọn àjọ kan tí wọ́n mọ̀ nípa oyún ògbìn nínú ìkara wọn fún ìdàgbàsókè ọmọdé àti àjọ UNICEF ni wọ́n sọ ọ̀rọ̀ yìí jáde gbangba wípé ètò ààbò tó mẹ́rẹ̀ lórílẹ̀-èdè yìí ṣe ni ó ń kóbá ìlọsíwájú ìdàgbàsókè àwọn ọmọdé tí ó sì ní ewu púpọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹni tí ó jẹ́ aṣojú UNICEF Lafokrere ó sọ wípé àwọn ọmọdé lórílẹ̀-èdè Nàìjíríà wípé ńṣe ni wọ́n ń fẹ̀mí wọn wéwu pàápàá jùlọ àwọn tó ń lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé gíga láti iléèwé. Ó wá sọ wípé àsìkò ti tó fún gbogbo àwọn ènìyàn láti fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti ètò àwọn àbàyẹjẹ́ yìí kí a má ba kábàámọ̀ lẹ́yìn wá ọ̀la fún àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. Èyí ni àbí ṣe àṣekàgbárò yìn tòní.
2: All right, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy, first from the local sport, the second vice president of the Athletics Federation of Nigeria. Akochukwu Agazu has introduced a performance-based reward scheme to motivate home-based athletes ahead of the Commonwealth Games trials in Lagos next weekend. In a separate news, world champions Argentina have maintained their position as the number one team in the latest FIFA ranking released on Thursday, strengthening their status ahead of the 2026 FIFA World Cup. In another development, Somali referee Oman Atan, who was denied entry to the United States for the 2026 World Cup, was on Thursday named to officiate UEFA Super Cup, European football's governing body announced. This is the Beat of Sport from Esan Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
4: Welcome to Entertainment News from Esan Binoculars Radio Uromi. First, the headlines. Davido draws global attention to abducted Oyo school children at World Cup concert. Funke Akindele, Obi Ezekwesili, Inedo, and others attend Alex Ekubo's service of songs. I am Judy Chinenye. Now the entertainment news in details. Nigerian singer David Adeleke, popularly known as Davido, has drawn attention to the abduction of school children and teachers in Orire local government area of Oyo State during his performance at the FIFA World Cup Countdown concert in Los Angeles on Wednesday night. The Oboe Crooner drawn a custom-made jacket with the names of the 39 abducted children and their 7 teachers pinned on it. On the back of the jackets, Davido also boldly wrote, "Bring them back." In separate news, Nollywood stars, gospel musicians, and dignitaries gathered for the Les Alex Equivalent Service of Songs. The ceremony, which took place on Wednesday, June 10th at the Monarch Event Center in the Lekki area of Lagos State, had many public figures and celebrities in attendance. Some of the dignitaries at the event included former Nigerian Minister of Education Obi Ezekwesili, popular Nigerian pastor Itua Igadolo, and Jerry Eze ministered at the event alongside gospel singer Peter Sin Opopi, Ebuka Sons, Moses Blizz, Macy Johnson, and the Loud Urban Choir, among others. To wrap up the entertainment news, a quick recap of the headlines again. Davido draws global attention to abducted Oyo school children at World Cup concert. Funke Akindele, Obi Ezekwesili, Inedo, and others attended Alex Ekubo's service of songs. This is all of it today on entertainment news. Thank you for listening. I am Jude Chineye, saying have a love.